ò ní sá ẹnì kọ̀ọ̀kan wa lẹ́sẹ̀. Adélé bári àrìnà korí àtàjèrè fún gbogbo àwọn ọlọ́jà ní ọjọ́ ìtẹ̀ní ọjọ́ ìní tí ń sọjọ́rú ojúmọ́ kẹtàdínlógún oṣù kẹfà ọdún tá mọ̀ sí oṣù òkudù ọdún 2024 mọ́ kí n pé ẹ kú dédé wò yìí. Ẹ wá bá wa lọ lórí àwọn ìlànà àkọlé àwọn ìròyìn tó ń lọ láti inú ìwé àwọn ìròyìn. Làwọn sì wá kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìwé ìròyìn ilé látàmọ̀ sí fraternité tó wá sí àlàyé lórí àtúnṣe ìbáṣepọ̀ láàrin ilẹ̀ Bénin pẹ̀lú ilẹ̀ Niger. Àwọn ìlà tí ń tẹ̀síwájú tí àwọn tí a yàn fún èsì bá jáde ohun yìí wọn yóò gbé ìjábọ̀ lé àwọn ààrẹ orílẹ̀-èdè méjèèjì lé ní ọwọ́. Ìwé ìròyìn kan ń ṣàlàyé lórí ètò ilé oríire tá mọ̀ sí lotéri ní orílẹ̀-èdè Bénin. Ẹni wọn àwọn jùlọ tá mọ̀ sí Marius Adanzuna ti gba ọ̀pá àṣẹ ìdarí ilé iṣẹ́ yìí. Ìwé ìròyìn tá mọ̀ sí Martin Libre ṣàlàyé lórí yàrá kejì ti àwọn aṣòfin ní orílẹ̀-èdè Bénin pé èyí tá mọ̀ sí Sénà ǹjẹ́ bí ẹni wọn àwọn jùlọ tá mọ̀ sí Bóníyáì jókòó nínú rẹ̀ ńkọ́ wọ́n ni àwọn tó lè fa àyípadà wá. Ìyá bá sì wá lọ lórí ìwé ìròyìn tá mọ̀ sí Libération ó ń ṣàlàyé lórí ètò bọ́ọ̀lù àfẹsẹ̀gbá tilẹ̀ àgbáyé tó ń lágbára díẹ̀ fún àwọn ọmọ ilẹ̀ Áfíríkà tí wọ́n jẹ ọ̀kan wọ́n nà wọ́n ní ẹ̀mẹta tí wọ́n sì ṣe òfo bíi mẹ́ta. Ìwé ìròyìn kan ń ṣàlàyé lórí ọ̀rọ̀ ẹni wọn yóò tá mọ̀ sí Bíyán Delcos àti ń dúró de ìjábọ̀ ní oṣù keje ọdún 2024 tá wà yìí. Ìwé ìròyìn tá mọ̀ sí Le Matinal ó ń sọ̀rọ̀ lórí pàjáwìrì ìgbé ayé rere ilẹ̀ Bénin tí ń ṣakitiyan ìdábòbò ìdarapọ̀ fún àwọn ọmọ kéékèèké. Ìwé ìròyìn kan ń sọ̀rọ̀ lórí bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ti ilẹ̀ àgbáyé ti ọdún 2024 ilé tí ń bójútó ètò ìwádìí lórí ẹ̀rọ ìgbàlódé tí ń tẹ̀wá lẹ́sẹ̀ kí a ní àkíyèsí lórí àwọn ìlà. Ìwé ìròyìn tá mọ̀ sí La Boussole òun náà wá sọ̀rọ̀ lórí àtúnṣe ìdarapọ̀ ilẹ̀ Bénin sí ilẹ̀ Niger ìgbésẹ̀ ṣíṣí ìgbòde àwọn orílẹ̀-èdè méjèèjì yìí ti ń tẹ̀síwájú pẹ̀lú ìdùnnú. Gbogbo ẹ̀yin olùgbọ́ mi ọ̀wọ́n jùlọ láti lọ síbi ìparí àwọn ìlànà àkọlé àwọn ìwé ìròyìn ìtọ́jọ́ ìtẹ̀ní ni mo láti fi tó wá ní etí pẹ̀lú ìwé ìròyìn yìí tá mọ̀ sí Le Potentiel. Ó ń sọ̀rọ̀ lórí ìwà alọ́nulọ́wọ́gbà kan nípa ètò ilẹ̀ tí a fẹ̀ sùnsùn nílùú Kútọnu ọdún mẹ́ta gbáko labù fún ọ̀gágun àgbà kan tá mọ̀ sí General tó ti lọ síbi ìsinmi àfẹ̀yìntì o. Wọ́n sì ní àwọn ìlànà àkọlé àwọn ìwé ìròyìn ìtọ́jọ́ ìtẹ̀ní tí mo láǹfààní láti fi tó wá ní etí pẹ̀lú ọmọ yóò wọ́n jùlọ tá mọ̀ sí Michel Dosunmu Àrẹ̀mú ọmọ Asẹ́jú. Mo dágbére fún wa pé ó dìgbà díẹ̀ àárín ọ̀sẹ̀ yìí ayọ̀ ìdùnnú ìgbéga àti àlàáfíà ní kọ́jẹ́ fún gbogbo wa pátápátá o.

0: ẹṣeun ẹkásán gbogbo ẹyin tí ẹ ń gbọ wá lórí ètò ní ọjọ ìní ọjọ ìní ti ń sọjọrú ọdúnmọ kẹtàdínlógún oṣù kẹfà ọdún tamọ sí oṣù ẹkúdù ọdún ẹgbà ọlẹ mẹrìndínlọgbọn mọ kí pé ẹkú déédéé wo yìí ẹ wá kú gẹgẹ bí ọjọ ṣe ń rí aago mẹta ti kun ìṣẹjú mẹdògún ni ojúlé ṣẹ wa ọmọ yẹn àbúrò yìí tamọ sí michel dosùn lórúkọ mi arákùnrin wa tamọ sí christian avocetien àwọn ni wọn ń bẹ ní orí ẹrọ fún wa àwọn ìlànà àwọn ìròyìn mélòó kan ìtumọ̀ láǹfààní láti fi tó ani etí ní ẹ̀sán ọjọ́ ìní ni àwọn wọ̀nyí síbẹ̀síbẹ̀ tó jẹ́ pé ìjọba fi òfin kan lélẹ̀ lórí pípọ̀ àwọn owó ilẹ̀ fàṣẹ tá ń lò tó bàjẹ́ ọ̀pọ̀ ni wọ́n tún tẹ̀síwájú tí wọ́n tún kọ owó yìí àwọn sàlàyé díẹ̀ nípa rẹ̀ ìjọba ti ń ṣàtìlẹyìn àwọn ọgbẹ̀ ní ọdún tá a wà yìí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tí a ń gbìn jẹ́ tí wọ́n sì ìrànlọ́wọ́ wọn nípa ohun yìí ẹ̀ẹ́tùn bọ̀ bó ṣe tó àti bí ó ṣe yẹ ìbáṣepọ̀ láàrin ilẹ̀ niger pẹ̀lú benin láti fi sí ìgbòde ǹjẹ́ ó ti ń tẹ̀síwájú tó yẹ pé ó ti ń rin ìrìn rere tí àwọn tó yẹ pé wọ́n ń ṣe àwọn tí wọ́n gbé ṣe lọ́wọ́ wọ́n ṣiṣẹ́ àwọn tí wọ́n jábọ̀ àwọn fìtọ́ àní ètí ni èyí ti ń ṣe ìwé àwọn ọmọ tí wọ́n lọ ní ìdánwò tí a mọ̀ sí cp láti ọjọ́ ajé ni wọ́n ti ń fi ẹ̀tọ́ fáwọn ọmọ yìí tá ń pè ní correction àwọn sàlàyé bákan náà lórí ẹ̀ ẹni tí ń ṣe ajẹ́lẹ̀ tuntun tìlú paraku jẹ́ ní àsìkò ló ṣe ọgọ́rùn-ún ọjọ́ tí ó ṣe ìjábọ̀ àwọn tó mú ṣe ní ìwọ̀n tí wọ́n ti fi sórí àlefà wọ́n yìí ni àwọn ìlànà àwọn ìròyìn etí àfẹlátọ̀ nípa rẹ̀ jẹ́ ẹ bá wa lọ ó ti yá o. wọn kí n lẹ́kàn sí pé ẹ kú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe ń rí ẹ̀sìn kábọ̀ síbi àkànṣe àwọn ìròyìn àsán ọjọ́ ìní bí mo ṣe wí àní gẹ́gẹ́ bí àwọn ètò ìjọba orílẹ̀-èdè benin jẹ́ ó fi òfin kan lélẹ̀ lórí àwọn tó jẹ́ pé wọ́n ń kọ owó owó bá lè jẹ́ owó ẹyọ àbí ètí ń ṣe ti olúwèé tó jẹ́ pé wọ́n fi òfin kan lélẹ̀ pé ẹni tó bá kọ eléyìí jẹ́ yóò kọjú da ẹjọ́ èyí wọ́n sì fún ní ẹ̀bi tí ó yẹ nípa èyí náà ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ṣe lákẹ̀sí ní àsìkò yìí pé ọ̀pọ̀ ni wọ́n ń kọ owó náà ní gbẹ́gbẹ́lẹ̀ wá ibi tí a gbé wá yìí ọ̀pọ̀ wọ́n sì ń gbọ́ tó yẹ pé wọ́n ń kọ owó náà ṣùgbọ́n arákùnrin kan ṣàlàyé pé òun fi ojúṣe dá arábìnrin kan tó ń ta èyí tá ń pè ní mobile money ní àdúgbò tí òun kódà nígbà tíjọ́ kan ó ń kọ owó náà ni bí ó bá ti ní ìdọ̀tí díẹ̀ báyìí ó máa ń kọ ni ṣùgbọ́n látìgbà tí òfin lélẹ̀ yìí òun wá ṣàkíyèsí pé kò wá kọ owó náà mọ́ àwọn tí wọ́n ń béèrè pé kí àwọn olórí wa kí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ènìyàn kí wọ́n gba àwọn níyànjú kí wọ́n kọ́ wọn kí wọ́n fi tó àwọn mìíràn ní etí bóyá àwọn mìíràn wà tó jẹ́ pé wọn ò tiẹ̀ gbọ́ rí pé ìjọba ni ó fi òfin lélẹ̀ pé wọn ò gbọ́dọ̀ kọ owó náà mọ́ yóò yẹ kí ìjọba kí ó ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ọ̀pọ̀lọpọ̀ kí ó lè yé wọn kí wọ́n máa kọ owó tí wọ́n ń kọ̀ náà mọ́ kí gbogbo owó tí a fi lé a fi rajà ni kí wọ́n máa gbà bó ṣe tó àti bó ṣe tó bá ti jẹ́ owó tó da tí ó jẹ́ ti à ń lò ti fa ṣe yìí ǹjẹ́ nínú ìtẹ̀síwájú wa a ó tún wá fi tó ani etí ní àsìkò yìí pé ìjọba ti ń fún ìgbóyà fún àwọn tó yẹ pé wọ́n ṣe àwọn ọgbẹ̀ ní ọdún tá a wà ètò ọdún ẹgbọ̀n lé mẹ́rìndínlọ́gbọ̀n lọ ní ọdún ẹgbọ̀n lé mẹ́tàlélọ́gbọ̀n ti pa ètò ohun ọ̀gbìn ǹjẹ́ gẹ́gẹ́ bí èyí tí a mọ̀ sí sójà sójà pẹ̀lú kájú bẹ́ẹ̀ lọ ǹjẹ́ ráìsì wọn ní ìjọba ní àwọn tí wọ́n ń gbìn tí wọ́n ṣiṣẹ́ nípa rẹ̀ àwọn ò fún wọn ní àwọn ẹ̀bùn lóríṣiríṣi wọn ò fún wọn kún àwọn ìṣùwọ̀n fún wọn kí wọ́n lè tẹ̀síwájú nínú ohun yìí ó jẹ́ ohun kan tí ó jẹ́ ohun dídùn ayọ̀ fún àwọn tí wọ́n ṣe ọ̀gbẹ̀ ìròyìn rere ni eléyìí jẹ́ nígbà tí ẹni tí ń ṣe ọ̀gá àgbà tí mójútó àwọn ètò ohun ọ̀gbìn ní gbẹ́gbẹ́lẹ̀ wa damien pevi ó wá gba ọ̀rọ̀ sọ ó ní àwọn ti ń retí ìgbésẹ̀ yìí láti ìgbà pípẹ́ ṣùgbọ́n ìgbà tó dé náà àwọn pawọ́ fún ìjọba fún ìgbésẹ̀ tí wọ́n gbé lọ́dẹ̀dẹ̀ àwọn ọ̀gbẹ̀ láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọ̀gbẹ̀ nípa ìfowókún àwọn ohun yìí kí wọ́n lè máa ba kó lọ níbòmíràn kí wọ́n lè máa ṣe ní orílẹ̀-èdè wa kí wọ́n máa pa á dà ní orílẹ̀-èdè wa jẹ́ yóò ṣe fà kí àwọn tí wọ́n ń ṣe náà tí wọ́n jẹ́ àwọn ọ̀gbìn yìí tí wọ́n bá ń ṣe díẹ̀ nígbà kan rí wọ́n tún ṣe púpọ̀ yóò fún wọn ní ìyànjú láti ṣe láti gbin ọ̀pọ̀lọpọ̀ ráìsì àbí èyí tí a mọ̀ sí kájú yẹn àbí sójà jẹ́ yóò jẹ́ ìrànlọ́wọ́ fún àwọn ọ̀gbìn yìí tí yóò sì jẹ́ kí àwọn ọ̀dọ́ kí wọ́n tún lè rí iṣẹ́ ṣe bó ṣe tó àti bí ó ṣe yẹ ó jẹ́ ìgbésẹ̀ kan tí àwọn fawọ́ fún gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a rí gbọ́ látẹnu ẹni wọ̀n mọ́jùlọ tá a mọ̀ sí damien pevi tó fi tó a ní etí gẹ ile je ijabo kan ti o je pataki lati wa fi tesiwaju mo so lori ibasepo larin ile ni je pelu lebe ne eni samu lati bi odun melo kan ni egbode le olede mejeji o wa ni sise je arode titun eni wa mo gilo ti amo si wadayi je wa se je lo ni le ni je lohun ibi ti won se iforojumo to ro pelu eni tin se are olede ni se je ni yo awon ikokan awon mo pataki lati sase olori re fun ose mejo ojo medogun bako ojo medogun na loko ni ojo ana ti won lo se jabo fun awon olede mejeji sugbon ninu awon ijabo won ni oni lo siwaju ireti nbe fun chisi ibode yi sugbon awon omowe ti a fi senale won lowo won ni won tun se pade lekeji je titun miran lari ose ta wa yi ibi ti won lati mu onkan pato mu dani gidigidi fun igbese yi lati fi le awon olede mejeji ni owo ki a ti wa fi mo igbese ti won lati fi si ibode yi sugbon bi a se ngbo ireti nbe fun sisi ibode leni je si ile bene awon olede mejeji gege bi ohun ti won fi to wa ni eti eto ijabo yi inu itesiwaju wa je awon mo wa ti won lo ni idanwo ti a mo si CP je won tin tesiwaju awon oluko lati fi eto fun enu ko ka bi won se sise gba je lori iwe kokan lati ojo aje ni eleyi ti bere awon ipo meta pataki ni won yo sile ni ilu paraku lati fi se awon eto yi sugbon awon ipo ti a gba gege bi Abdullahi Sa pelu ojule ko kekere ta mo si Montaigne eh okan larin awon omo ojule eko ti won ko se ni ojule eko awon niroyin ni ojule se wa won se iwadi lo nibe je bi o se iwadi ni pe be ba de be o ri awon kan ti won naja ni waju awon ojule eko kekere yi o wa bi won ba olu se je gba won ni to awon wa lati je ki won taja fun awon oluko ni sugbon nigba ti won de yi ti won ti gbowo oja die die ni won ta awon mi na won ta ewu awon mi na won ta oti ele alagolo abi bebe lo abi owo aworisirisi awon kan lo awon bata lo nbe ni iwaju ibi ti won gbe fe to fa awon omo yin ta mo si kore sun yin je o je nkan ti leyin gba ti won pari awon eto na ti won sanwo fun won eni kanukun yo ra ohun to fe lati fi lo ni ibi ti o ko wa bi a se se akesi ni ibi yen ta mo si Abdullahi ni a gbe se akesi ni ibi yen ta mo si Montaigne sugbon kan larin awon oludari ojuleko je siraka boko wo o salaye lori won pe awon wonyi won leto lati wole ni ibi ti won gbe se eto yi abi ni o agbala won won gbe nita ni ti won koju si ibi ti won se se awon na samodaju pe awon eyan ti won be nibe ti won fe ti won je awon oluko yi ti won sise na won gbodo jeun won gbodo ri ohun kan lati fi si ikun je lo fa to je pe won be ni eba awon mo awon mi lati won ta ounje won be ni eba won lati ma fi ta ounje fun awon wonyi lo je ohun ti aribo latenu alagba wa ti a mo si Siraka Bukovo lati wa lo si bi ipari awon iroyin asan ojo ini eni tin se ajele ilu paraku titun eni wa mo gilo ti a mo si Zulukif Zakari n se ogoru ojo to ti wa to ti gori alefa ni ule ni ile ajele ilu paraku ninu ijabo re je o pe awon ti won se awon lori ilu awon lade lori awon alabasepo fun idagbasoke gbegbele wa awon oselu gbogbo won pata lo pe sibi ipade yi ibi ti o fi ope fun olorun oba loke fun asiko ti ohun ti se lori ile ajele ilu paraku awon imuse to ti muse fun ojo ogorun ojo na o salaye nipa re je o soro nipa eto eko ilosiwaju eko abi ibi ti won tuntun awon ona si abi bebe lo o si n pinu lati je ki ilosiwaju ba le wa ninu ise ti won se je ipinu re idagbasoke ilu paraku nipa eto eko eto iwosan abi idarapo awon ona ki a le ma ri irorun bo se to ati bi o se ye lo je ohun edun okan alagba ti a mo si Zakari Zulukifu to je ajele ilu paraku je o se ijabo ogorun ojo yi ibe ni ti o si wa salaye o fi ki gbogbo awon to je pe won se awon oselu ti won sise ba ohun pelu awon to kun na ti won je alaba sepo ti awon ki olorun oba loke ko je ki tesaju ko wa fun won ki won le fi sise na lebi okun o se to ati bi o se ye je mo dupe ibi ni awon awon itojo teni gule won ki pe e ko asiko wa kada mo soro lori e tin se igbese ijoba ti won fi kan lele pe eni to ba ko owo ni gbegbele wa koda ipasan bi ogorun apo fi lo ni ogorun marun apo ni won fi na eni to mu won si pese be opo ni won wa ti won ko owo ile wa ta npe ni fase yi sugbon awon mi na won be nu atelu eleyi ti afito ani eti ijoba ti pe igbese lati se iranlowo fun awon ogbe nipa awon ti won gbin ni odun 2016 ta wa fi lo ni odun 2037 asala yi nipa re awon oluko ti won feto fun awon omo ti won lo ni idawo ta mo CCP o bere ni ojo aje won tin teso nipa re awon ti won taja niyan ba won asala yi nipa ohun yi fun wa yi ta fi pare lo je ijabo eni tin se ajele tutun alagba Zakari Zulukifu fun ogorun ojo to ti se lori alefa ni ile ajele lu baraku ebi ni awo mu iroyin tojo eteni gunle mo kin pe ku asiko wa omo yin aburin ta mo si Michel Dosumu ni oruko mi arako yin ta mo si Christian Avostetien awon ni won be ni orero fun wa pade wa ninu ayo ati dunu mu dagbere fun wa pe o di gbadie
1: plus proche de vous, Fraternité FM 96.5.
0: Ekaro abi ekale gege igba ti e tin gba lowo lowo bayi a tin so lori ogun jije lati opolopo ojo wa ni ojo ini won fe fito ini eti ke se akesi lori ohun kan ti a ma nse ti o le mu ade odo awon adajo ki e bi idile ibale se ti idile obiri aboko ni mu ohun to je ohun ni awon woyin dani ti won ti ku ibale je opo obirin abi opo korin akoko nu ekeji ki a ko awon ohun ini ti awon ologbe dani lowo ara wa ninu le wa o le fa ejo eketa ki a lo paro kokoro ile ibi ti won gbe wa o le fa ile ejo ekerin ki a le opo obirin abi opo kori ko ninu ile won ekarun pe ki a gba omo lowo re nipa gbogbo won yin le mu wa lo ni ile ewon je a le pin ogun le leyin eni tohun e o si je ohun edun okan eni ti o sologbe ko si wa je gege bi ipinu gege bi won se n gbe ni igba ti o ti wa laye nitori eyi bo ba se pe obirin na ba wa sojo lo ni ojule se ta mo si ENF won yo newo ba eni tohun tori eyi fun gbogbo awon ohun ti e fe sisun awon e pe won lori ero ta mo si +2790151074888 abi ke pe ite o je ofe 114 elepe

a dúpẹ́ olórí gbogbo àpò àwọn àpòpọ̀ olórí yẹn jẹ́ nítorí pé ọ̀nà ohun tí à ń ṣe ó kọjá orí kíkún akínlẹ́kàn sí láti lè ṣe ẹ̀rú pẹ̀lú ti bu ẹ̀ǹtì ti ẹ̀ǹgbọ́n alákòókò yìí tí a bá ti ṣe ẹ̀rọ sílẹ̀ ẹ̀ máa sọ pé ta ni àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tí mo wá àwọn láti lè ṣe ẹ̀rú pẹ̀lú ti ní gbogbo nǹkan wọ̀nyí ti ń jáde wá akínyìn gbogbo àwọn ìdílé tí wọ́n wà nínú ayọ̀ lágbára tó ra ọba àwọn yọ ǹjẹ́ ìdílé àjíbọ́dẹ àkínyó bàbá wa fún ọmọ tuntun tí ó lọ fi tán ní rẹ arábìnrin wa ní ìyanu olúwa ọmọ tó ráyọ̀ yìí dìdà àníkẹ́ àkí ọmọ yìí tí ó wáyé láwùjọ ìdílé yìí pé ọlọ́run abáwọ ọmọ yìí ò gbogbo àwọn tí wọ́n kópa nínú ètò ìsọmọlé kan ní ọjọ́ tí ò ní lálẹ́ yìí olúwa wà pẹ̀lú yín olúwa àwùjẹ̀rẹ̀ àwọn ọmọ wọn agbára ti ọlọ́run akínyìn pé ẹ̀kú àsìkò wa ayọ̀ ni fún yìí o.

0: Bẹ́ẹ̀ ni, gẹ́gẹ́ bó ṣe fún yín ní ọjọ́ tí ò ní, àwọn oríkìsoríkì orúkọ tí a ń fún àwọn ìdílé ìdílé, mo ní márùn-ún ni a fẹ́ láti mẹ́nuba ní ọjọ́ tí ò ní, gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ìdílé wọ̀nyí. Kẹ́ máa gbọ́ wa lọ́lọ́kanjọ̀kan bí bóyá a lè ṣìnà díẹ̀ má bínú sí wa, ṣùgbọ́n èyí tí a bá sọ nítorí pé ká lè mọ báwo ni orúkọ tí a máa sọ ní ìdílé kọ̀ọ̀kan fún àwọn mìíràn, bóyá wọn tiẹ̀ wọn ò gbọ́ rí. Ó ṣe pàtàkì fún wa, akọ́ bẹ̀ lórí àwọn ọmọ akọ, a ó ṣe ti àwọn ọmọ ọkọ. Àwọn ọmọ ọkọ, ohun tí ó ṣe pàtàkì àwọn ní tiwọn ni pé ọkùnrin tí ọkùnrin àbí àkọ́bí àwọn ọkùnrin nìkan ni wọ́n fún ní orúkọ fún àwọn ọmọ akọ nìyẹn. Àkọ́bí àwọn ọkùnrin nìkan ni a fún ní orúkọ. Ó rí pé àkọ́bí àwọn ọmọ akọ, a lè rí kòṣùní, a lè rí olónìí, a lè rí gbàchín àti gbẹ́dùn. Kòṣùní, olónìí, gbàchín àti gbẹ́dùn, orúkọ yìí àwọn àkọ́bí akọ ni wọ́n ń sọ orúkọ yìí. Lẹ́yìn àkọ́bí yìí, tí wọ́n bá dé àwọn ọkùnrin mìíràn, wọn ìfún wọn ní orúkọ mìíràn, ò sì ti àfẹ́ fún wọn jẹ́. Àwọn tí wọ́n jẹ́ àkọ́bí ọmọ akọ ni àwọn orúkọ mẹ́rin yìí. Fún àwọn obìnrin, ẹni tí a bá bí ọmọbìnrin àkọ́kọ́, òun náà ni Wẹ̀sẹ̀wú. Orúkọ tí a fún ni Wẹ̀sẹ̀wú ni àkọ́kọ́. Èkejì ni Òpó. Ẹ̀kẹta ni Àgá. Fún àwọn ọmọ akọ, ohun tí a lè ṣe àlàyé ǹjẹ́ gbogbo àwọn ọmọ ọkọ tí wọ́n mú wa ní ọjọ́ tí ò ní. Wọ́n bá wa kóṣẹ́mìṣẹ́ lọ́lọ́lọ́gbọ́n tí wọ́n jẹ́ bàbá alága ẹgbẹ́ àwọn ọmọ ọkọ tilẹ̀ bínín tí ẹ bá ń gba lọ́ọ̀kan. Mo mọ̀ pé ẹ̀yìn ṣe rédíò wa àwọn ọmọ ọkọ tí mìíràn tí wọ́n ń gbọ́, ọ yẹ kí wọ́n ṣàlàyé fún wọn pé a fẹ́ láti jẹ́ kí a mọ gẹ́gẹ́ bí orúkọ tí a ń fún àwọn ọmọ nínú ìdílé kọ̀ọ̀kan tí àwọn ọmọ ọkọ nìyẹn. 0 karaka 70 karaka karaka, àwọn tí wọ́n pé wọ́n fẹ́ láti fún àwọn ọmọ ọkọ tí wọ́n ń gbọ́ wa bí àwọn ìbéèrè àbí àwọn ọ̀rọ̀ ńbẹ tí ẹ fẹ́ fún wa, ọ mà tí yìí o. 0 karaka 70 karaka karaka, tí àwọn ọmọ ọkọ ni mo sọ fún mi pé nínú ìdílé àwọn ọmọ ọkọ wọn ò ní lẹ́yìn àwọn àkọ́bí àwọn tí wọ́n tẹ̀lé tó wáyé pé ọkùnrin márùn-ún ni kò ní orúkọ mìíràn. Àwọn tí wọ́n jẹ́ àkọ́bí nìkan ni wọ́n fún ní orúkọ. Orúkọ àwọn àkọ́bí tó yẹ pé wọ́n bí ọkùnrin àkọ́kọ́ tí wọ́n bí bó yẹ pé ìdílé àkọ́bí márùn-ún ni ẹni tí ó bí àwọn márùn-ún náà, ẹni tí àkọ́kọ́ ti ẹni àkọ́kọ́ bí ó lè sọ ní kòṣùní àbí kó sọ ní olónìí àbí kó sọ ní gbàchín àbí gbẹ́dùn. Ṣùgbọ́n ní ti àwọn obìnrin, àkọ́kọ́ èyí tí ó jẹ́ àkọ́kọ́ ni Wẹ̀sẹ̀wú, èkejì ni Òpó, èyí tí ó tẹ̀lé ni Àgá. Àwọn orúkọ mẹ́ta fún ti àwọn ọmọ akọ èyí ni ní sítẹ̀ǹtẹ̀lé àkọ́kọ́, ìkejì, àkẹta. Ṣùgbọ́n ní ti àwọn ọkùnrin, àkọ́bí nìkan ni a fún ní orúkọ. Ọmọ àti síwájú.
1: Àwòwàjífàlà tí jẹ́ sàmáàdì ọmọlọ́lá ẹkú ìnáwó mi lọ́jọ́ sí ní kú bẹ́ tẹ̀sẹ̀ kó mọ̀ jáde àìdí.

0: Ẹsì a ó máa tẹ̀ síwájú ìdílé tí ó tẹ́ ni àwọn gbági gbági ènìyàn fún àwọn ọkùnrin tí wọ́n a rí pé àwọn ọmọ tó yẹ pé ìdílé yìí ìdílé kan tó bá bí ọmọkùnrin bíi márùn-ún orúkọ àkọ́kọ́ òun ni wòrú orúkọ ìkejì ni chabi orúkọ kẹta ni bíọ́ orúkọ ìkẹrin ni bọ́ọ́nì orúkọ ìkaàrún ni dìmọ́ fún àwọn ọkùnrin gbábígí nìyẹn àkọ́bí èyí tí ó tẹ̀ tó yẹ pé ọmọkùnrin bíi márùn-ún wọn tẹ̀lera wọn àkọ́kọ́ ni wòrú èkejì ṣàbí ìkẹta bíọ́ ìkẹrin ni bọ́ọ́nì ìkaàrún dìmọ́ fún àwọn obìnrin èyí tí ó ṣáájú ni yẹ́bà ìkejì ni bọ́ọ̀nì ìkẹta ni bákè ìkẹrin ni búyàn gẹ́gẹ́ bí ti àwọn gbági mo ní àwọn gbági tí wọn a rí pé ní ṣísẹ̀ntẹ̀lé ọmọ bíi márùn-ún ọkùnrin márùn-ún ní ìdílé kan náà àkọ́kọ́ ni wòrú èkejì ṣàbí ẹ̀kẹta bíọ́ ẹ̀kẹta bọ́ ní ẹ̀kẹrin ẹ̀kaàrún ni dìmọ́ ní ti tí í ṣe ti àwọn obìnrin ti gbági àkọ́kọ́ yẹ́bà èkejì bọ́ọ̀nẹ ẹ̀kẹta bákè ẹ̀kẹrin ni búyàn àwọn àtẹ̀síwájú ẹyin bí àwọn gbági àbí ọmọ akọ tí ẹ bá ń gbọ́ ọlọ́ọ̀kan ẹ lè ta sí ètò wa ní ọjọ́ tí ó léwu.
1: Màmú rẹ̀ ròdò mà fi sọ mẹ́jà lórí. Ara mi àtúbọ̀ àpò. Màwá jáwé ọlọ́run.

0: گویم کنم خدا زیب ازا گویم کنم مزه بس گینی گینی هری امین گوون کنم گونو تاوی ما اون که ما بابایی موله گینی گینی
1: bẹẹni yàwó máa tẹsíwájú sọ fún yín pé ìdílé márùn ni amúni ọjọ tí ò ní ìdílé tí ó tẹ ni àwọn oníṣàkí fún àwọn ọkùnrin tí ní ṣiṣẹ ń tẹlé ọkùnrin àkọkọ nínú ìdílé àwọn oníṣàkí òun ni ogunyola ni àkọkọ èkejì ni ogutunji ẹkẹta ni oguyemi ẹkẹrin ni ogudare ní ṣiṣẹ ń tẹlé nìyẹn fún àwọn obìnrin àkọkọ ni àìkán èkejì ni ogúgbèmí akọkọ àwọn obìnrin àìkán èkejì ni ogúgbèmí àwọn máa tẹsíwájú tí ìdílé bíi mẹta ń ṣàkí gbági àti ọmọ akọ tí ẹ bá ní àwọn ìbéèrè àbí àwọn àfikún àwọn àrètí ò 0 karankat 70 karankat karankat 3.

aṣọ ọlọ́run ló ń so ọlọ́run ló ń se yìí. Adéwálé ọlọ́run ló ń so ọlọ́run ló sọ̀rọ̀ ọba ló se yìí. Ọba rí ẹ̀tọ́ kó tó gbọ́lá lé lọ. Adéwálé bẹ́ẹ̀ náà ni ó máa ń ṣe wọn bá rán ẹ̀ ló ń jẹ́ o iṣẹ́ ọlọ́run ẹ̀ ló ń jẹ́ o. Ó ń fowó mara mẹ́ bí ẹ̀ ó ń fowó mọ́rẹ́ ẹ̀ ó ń fowó màlejò bí kébé rí wọlé ẹ̀.

ẹni kan bá ń bínú wo ipa kọ́ ogbọ́n sùn sí yorí ti dá ẹlẹ́jọ́ náà ṣe bó wọn lọ́run rọ́wọ́ ni wọ́n ń so wọn bá ẹni wọ́n ń ṣe agun láàyè agun tẹ̀tẹ̀ adéwálé ṣe òun ẹgbẹ́ ni ó ṣe òun gbòǹgẹ fẹ́pẹ́ ó pa òun ẹ̀bùn adéwálé tó ṣe bíi bàbá tó bíi lọ́mọ tí ó ṣe bíi bàbá.

0: bẹ́ẹ̀ni gbogbo ẹ̀ṣẹ̀ ń wà lẹ́ẹ̀kan a ó máa tẹ̀síwájú ohun tó kú ṣe pàtàkì gbogbo àwa ti ajẹ́ àwa ti bóyá ibi tí a bí wa ní ẹ̀yìn dé àbí tí a tẹ̀ bí wa nílé tó yẹ pé a ò mọ gẹ́gẹ́ bí ohun tí ó jẹ́ àwọn ìtàn ó ṣe pàtàkì láti jẹ́ kí a kọ́ bí ó ṣàti bí ó ti yẹ ǹjẹ́ a ó lọ sí ẹgbẹ́ àwọn ọmọ ọ̀gá ni àwọn ọmọ ọ̀gá àkọ́bí òun ni ayédìtàn ayédìtàn ni àkọ́bí èyí tí ó tẹ̀lé ni ayélẹ́rù ni tí ó tẹ̀lé ni àdìlú àdìlú ìkẹta ìkẹrin ni ayédẹgẹ́ ǹjẹ́ fún àwọn ọmọ ọ̀gá nìyẹn láàrin àwọn obìnrin a ó rí lébini lèémíná lẹ́kọ̀ọ́ ọ̀tẹ́lójú ọ̀tẹ́lójú àti ká máa rò ó tán àwọn ọmọ ti ìdílé obìnrin nìyẹn gẹ́gẹ́ bí a ṣe ń sọ ó yẹ pé àkọ́kọ́ ni lèébini èkejì ni lèémíná ẹ̀kẹta ọmọ ni lẹ́kọ̀ọ́ ẹ̀kẹrin ni ọ̀tẹ́lójú ẹ̀kaàrún ni ká máa rò ó tán fún àwọn ọmọ ọ̀gá nìyẹn mo sọ fún yín pé láàrin àwọn ọkùnrin àkọ́kọ́ ni ayédìtàn ẹ̀kejì ni ayélẹ́rù ẹ̀kẹta ni àdìlú ẹ̀kaàrin ni ayédẹgẹ́ 0 44 70 44 44 ó jẹ́ pé ẹnìkan ti ń bẹ nítòsí kí agbẹ́ nítòhún ohun tí mo fẹ́ sọ fún wa. Hello, ẹ kúrò lẹ́wọ̀.
1: Hello, ọmọ akínyún.
0: Ẹ jẹ́nẹ́rálì ló mẹ́bí o.
1: Jẹ́nẹ́rálì.
0: Adúpẹ́ o.
1: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun bàbá wa.
1: Láwọn ètò rẹ̀ ni.
0: Bàbá wa nìyẹn. Ẹ ṣeun o.
1: Ẹ ṣeun. Ó sì yẹ kí àwọn ìdílé kọ̀ọ̀kan tẹ̀ ń pè kí wọ́n mú pè kí wọ́n jẹ́ ẹnu ohun tẹ̀ ń sọ. Ẹ mọ̀ pé ní ẹ̀yin ẹwádìí rẹ̀ lẹ́ ń fi sọ.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Àwọn ọmọ lè ìdílé wọn.
0: Bẹ́ẹ̀ni ìdílé wọn.
1: Ó lọ fún wọn dá sí ni.
0: Ohun tí ó ṣe pàtàkì náà àti béèrè ká sọ pé.
1: Ó pa ànàgbó gidi ni. Àwọn ànàgbó ni wọ́n dá sí.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Bọ́wá mọ̀nà kí wọ́n pè kí wọ́n dá sí.
0: Abi àwọn náà ti ń gbọ́ ọ̀bẹ́yà ọ̀bẹ́yà ọ̀ wà lóko nísìnyí nítorí pé òjò rọ.
1: Ilẹ̀ títí o tí wọ́n bọ̀ ló ti jẹ́ o.
0: Ẹ ṣe o. Adúpẹ́ bàbá wa adúpẹ́ fún yín olùwàbà pẹ̀lú yín o. Lẹ́wọ̀n tó lọ akínyẹ̀kú gbogbo olùwàbùkún ní ọ̀pọ̀lọpọ̀ ayọ̀dún fún yín o. 0 44 70 44 44 gbàgbọ́ wọn ti sọ̀rọ̀ báyìí tó yẹ pé àwọn tí wọ́n ti ń bọ̀ àwọn lè dá sí ètò àwọn tí yà sọ sí. Hello, ẹ kúrò lẹ́wọ̀.
1: Ẹ kúrò lẹ́wọ̀ ẹ̀ka.
0: Bàbá Abel.
1: Ẹ kú ọjọ́ mẹ́ta o.
0: Ẹ ṣeun o.
1: Wọ́n ní kí n kí n máa nù. Ǹjẹ́ ohun tẹ̀ ń béèrè ni?
0: Kì í ṣe ohun tí abẹ́rẹ́ kọ́ ọmọ ti sọ̀rọ̀ lórí bí àwọn ohun ṣakí ọmọ tí wọ́n bí àkọ́kọ́ láàrin àwọn ọkùnrin àwọn obìnrin orúkọ tí a gbọ́dọ̀ sọ náà ni mo ti sọ̀rọ̀ sí nísìnyìí báyà mo tó ń sọ fún yín nítorí tó ẹgbẹ́ ẹ̀dẹ́ wá ni. Yín sọ padà fún yín. Adúpẹ́ bàbá Abel Jafar àwọn oníṣakí àwọn ṣakí nìyẹn mo ní fún àwọn ọmọ ṣakí nìyẹn orúkọ àwọn ọkùnrin bí wọ́n ṣe ń tẹ̀lera wọn orúkọ àkọ́kọ́ ni Ogunyinṣọlá Ogunyinṣọlá Ogunyinṣọlá ni àkọ́kọ́ èkejì ni Ogúntúnjí ẹ̀kẹta ni Ogunyẹmí ẹ̀kẹrin ni Ogúndàrí fún àwọn oníṣakí nìyẹn fún láàrin àwọn obìnrin orúkọ tí a lè rí ni Àìkún àti Ògúngbèmí orúkọ tí a ń sọ fún àwọn obìnrin nìyẹn mo wá lọ ní orí àwọn ọmọ ọ̀gá àwọn ọkùnrin fún àwọn ọ̀gá àkọ́kọ́ ni Ayédìtàn èkejì ni Ayélẹ́rù ẹ̀kẹta ni Àdìlú ẹ̀kaàrún ni àbí ẹ̀kẹrin ni Ayédẹgẹ́ àwọn ọkùnrin ni orúkọ tí ó ń ṣe ní ṣísẹ̀ntẹ̀lé nìyẹn nípa ti àwọn obìnrin kọ́ obìnrin àkọ́kọ́ lẹ́ẹ̀bìnrin èkejì ni lẹ́ẹ̀mínà ẹ̀kẹta lẹ́ẹ̀kọ̀ọ́ ẹ̀kẹrin ni ọ̀tẹ́lójú ẹ̀kaàrún ni ká máa rò tán àwọn ọmọ ọ̀gá tí wọ́n bẹ bí ẹ lè dá wa lóhùn kì í ẹ bá ń gbọ́ ọ jẹ́ pé bàbá wa Bello ẹni ẹ̀fẹ́ àwọn ọmọ ọ̀gá nínú yín yìí o bí wọ́n bá ń gbọ́ ọlọ́ọ̀kan bí wọ́n bá mọ ìtàn ìdílé wọn kí wọ́n sọ̀rọ̀ fún wa ohun tá a sọ náà àbí mo rí àti òmíràn àti fikún orúkọ yìí orúkọ tí wọ́n gbọ́dọ̀ fún nínú ìdílé nìyẹn 0 44 70 44 44 a ó máa tẹ̀síwájú o.
2: Abdulrasaq yọmọ bàbá tó kú lọ́jọ́ sí aláṣídì mi ọ̀rẹ́ mi ti jẹ́ Rashidi Nkọ́nà àwọn ti.
0: Hallo, akúrẹ̀lẹ́ o.
1: Ìpàdé.
0: Adúpẹ́ o bàbá wa.
1: Ìyá ti mọ̀ náà
0: ni. Mo ṣe bẹ́ẹ̀ wà lóko nìyẹn gbọ́ ńgbà tí wọ́n béèrè mo ní abáyá ẹ̀ tún kù lóko nítorí pé ojú ti jẹ.
1: Bọ́ọ̀ ti ẹ̀dí ṣe gbá àgbo léwu ọ̀pẹ̀ gẹ́gẹ́ nígbà àkọ́kọ́ dídí ìfisọ. Eh, o ye ka ti ti ga ka wa fun le.
0: A dupe bo. O da agbo yo.
1: Ki o le ko gbo isi e da komo komo pagi.
0: Be ni, be ni, be ni, be ni.
1: Eh, on ye mu ale ni ko
0: wo. Pagi. Si se apejure le baba re.
1: O ya mi ara mi tun mi ka yika.
0: A dupe.
1: Gbogbo ye ka lo won lo ko mi ka le ko lo mo.
0: Abi.
1: Hmm. Akoni o.
0: Ah akoni.
1: Akoni akoni.
0: Omo akoni ki. Eh eh. O fun yin pe e ti so ninu awon oruko won yi abi laarin fun awon omo.
1: Eh gbogbo iye ka lo be nko yi nko yi pekin.
0: Eh e ri pe o dogba pelu ohun ti a so.
1: Ni wa ni o lo bi bi ori so akawa be akawa ni so omo.
0: Oda. Oda.
1: Eh e kan ba o ka lo bu yo yi bo je ja yi bi o no to fi kon fi ka bo fan do ba.
0: Oda. Oda se wo wa. A dupe o. Baba wa besan ni mona hakin yo eku aduro ti eku gugu oloro wa pelu yo ayo ni fun baba besan je ngba ti baba eh lawe won bere pe o ti igboro yi muna boya lo buko die ni toru kojo sise sugbon fun wa ni ile ri pe orun bayi ko se ka firoko eni lati simi eh oloro je ke simi leku lowo ayo ni fun yin awon ma tesiwaju leyin awon omo Osakish eh abi leyin awon omo oga awon lo ni awon omo ole awon omo onile eh ti mo won eh awon okorin meji ni oruko ti won ni akoko ni ape ni ajin ajin ni oruko akoko ikeji ni jangbo fun awon okorin ti won je omo ole awon obere ni ore yeba bichi ore shikane iyefe ati ede bomi awon oruko fun awon omo ole oruko okorin awon okorin ni ajin ekeji ni jangbo ni ti awon obirin ni yeba bich akoko obirin ni ekeji ni chikani eketa ni iyefe ekeri ni ede bomi 0 44 70 44 44
2: akoko akimami no omo ba

0: oúnjẹ.
1: Bẹ́ẹ̀ ni Ọlọ́run ní gbogbo ajẹ́ nìjọ tùnú. Ẹ kúrò lẹ́ o.
2: Ẹbí ẹni ẹ̀wò ni ó rálẹ̀ yìí
1: o. Àbí o.
2: Ilé ìnálá kùnú rẹ̀ tọ́lọ yìí.
1: Ẹ níbo ni ẹ?
2: Ìgbàmíọ.
1: Ènìyàn. Àbí.
2: Wọ́n sọ bẹ́ẹ̀ ni. Ọkọ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀ rẹ̀ òní. Ìnálá kùnú yẹn ni.
1: Àdúpẹ́ àdúpẹ́.
2: Ṣùgbọ́n
1: ọwẹ̀rẹ̀ ẹ nà ó fún mi ni.
2: Ọ̀dà
1: bẹ́ẹ̀ ni adúpẹ́ adúpẹ́.
2: Mo ká ní gbogbo wa tàbí ẹ̀dà wa.
1: Bẹ́ẹ̀ ni.
2: Ẹ̀ka mi sì mọ ìṣẹ̀yìn ni ọmọ ó lè hàn.
1: Bẹ́ẹ̀ ni.
2: Ọ̀nà ọmọ ìdí òní ọmọ ọdún bímọ sí òní ẹ̀wò.
1: Àbí o.
2: Òní kò èdè fẹ́ bọ́n sọ̀rọ̀ fẹ́ bẹ́ẹ̀ nílé o. Ẹ̀yà ń bẹ̀ ìtòkálẹ̀.
1: Adúpẹ́ ẹ ṣe bàbá wa adúpẹ́ o. Akinyin bàbá wa bẹ́sàn ní mọ̀nà ọlọ́run gbogbo ẹ̀ ti ń bọ̀ mo sọ fún pé ẹ̀lẹ́dá ṣètò àwọn ìdílé márùn-ún ọjọ́ tí ò ní ibi tí a ò fẹ́ lọ jù bẹ́ẹ̀ náà lọ márùn-ún tí amúnìyẹn àti mú àwọn ọmọlẹ̀ amú àwọn ọmọ ọ̀gá amú àwọn oníṣakí ìdílé gbági àti àwọn ọmọ akọ ìdílé márùn-ún ní ọjọ́ tí ò ní tó bá ti di ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún torí pé mo ní a wà nínú ìsinmi fún àwọn ọmọ wa ọ yẹ kí wọ́n mọ pàtàkì àwọn òbí mìíràn tó yẹ pé bóyá wọn ò mọ orúkọ nígbà tí a bá bí àwọn ọmọ orúkọ wo ni a gbọ́dọ̀ fún àwọn ó ṣe pàtàkì fún wa. Zero one karanka sọsan dis karanka tra karanka tra ó máa tẹ̀síwájú. Alo ẹ kúrò lẹ́wọ̀.
2: Ẹ kúrò lẹ́.
1: Adúpẹ́ o bàbá wa.
2: Ọjọ́ mi yìí.
1: Ẹ ṣeun o.
2: Bàbá
1: ni tó bá ìlò ọkọ ìdílé
2: ọ̀dà tí ìyẹ́ sọ ní kí n fi yẹn ni mo fi ń bẹ̀yà ọmọ ń lẹ̀ ṣe wọn nù ẹni kọ méjì ni òun ní wọn.
1: Àwọn ọkùnrin nìyẹn.
2: Gbé ọkùnrin pé ó tó mẹ́rin ọ̀gbìn.
1: Wọ́n ní èyí tó kù wọ́n máa ń sọ orúkọ tó wù wọ́n ni.
2: Gbogbo.
1: Wọ́n ní tí ó bá kọjá iye tí a sọ yìí wọ́n máa ń sọ orúkọ tó wù wọ́n. Wọ́n kì í sábà ní orúkọ ilé mọ́ wọ́n máa fún wọn ní orúkọ lè jẹ́ orúkọ ṣọ́ọ̀ṣì àbí kí wọ́n fún wọn ní orúkọ mùsùlùmí. Ohun tí ìwádìí ti a ṣe nìyẹn.
2: Àwọn ọmọ mi ń bẹ̀yà.
1: Ọ̀dà ṣùgbọ́n àwọn obìnrin ló ṣe pàtàkì nítorí pé gbọ́ nípa àwọn obìnrin àwọn bíi mẹ́rin àbí márùn-ún a sì rí pé
2: náà
1: a kì í bímọ kọjá mọ́. Méjì àbẹ́ta
2: ló
1: ń bẹ́ni adúpẹ́ ṣeun.
2: Àmọ́ èyí ẹ sọ pé nípa àwọn ọ̀nà. Àló.
1: Àgbà yìí.
2: Mo ní ẹ sọ pé láwọn ọ̀nà tẹ.
1: Èyí
2: tó owó lẹ̀ ọmọ ẹ̀ tí ó lẹ̀ ní ọ̀hún wà lọ́wọ́ dàbí lọ́ọ̀ká lọ́kìnkìn.
1: Bẹ́ẹ̀ ni mo ń wà tẹ́bá tẹ̀ gbẹ́ ọ àwọn oríkì ẹ̀ orí pé oríkì mìíràn ń bọ́ sínú ọ̀hún mìíràn bẹ́ẹ̀ lọ wà. Oríkì mìíràn ń bọ́ sínú oríkì mìíràn tọ́ pé gbogbo rẹ̀ pé wọ́n ń pa kọ̀ ṣe ń pé àwa ṣàbẹ̀ ni ẹ kárọ̀ ìjire kò tí burú náà kò tí burú. Ẹ ṣeun bàbá Mọ̀sálù tó wà. Adúpẹ́ ọkọ̀ ìyá kàmí ọlọ́bẹ̀ dúdú ni ọyọ kẹ́ ṣe jà kẹ́ fi ránṣẹ́ sí àwọn náà pàápàá nílé ìṣọ́ àbí yìí nítorí pé àwọn náà a nílò rẹ̀ ní ká máa fi tún ẹnu wa ṣe akíyàwó ìyá ọlẹ́kọ̀ọ́ nìyẹn. Ayọ̀ ni fún yín o.

0: Let me appear Yakukaki, Dile Faliti, Eku, Araferaku, Tiolorum, Tiwayawa, Tiwanjak, Tiolorum, near the city of Koja. Hello, Kotu, in you, Ayo, if we know your turn, Katin Puaka Bento. Hello, Ekura. Hello, Walekun Salam.
1: Ekale.
0: Yawa Ekura.
1: Mele Yakubu, no, I don't see
0: me. Ah, Yawane Kodomita.
1: Ẹ
0: kú ẹ̀sọ́. Ẹ ṣe òyàwà.
1: Ẹ àkọ̀gbọ́n tàbí àbálò ní ilé yẹn àgbọ́ ogun ẹ̀ lọ.
0: Ẹ ti bọ́ sí
1: ọ̀rọ̀. Wọ́n àkúgbọ́ ẹ̀ nípàlẹ́ yẹn fẹ́ kó
0: sọ̀tún. Kí ewúrẹ́ fẹ́.
1: Kúbà ẹ ti jàgbà ká gbogbo ẹ̀ ti tọ́.
0: Ẹ ṣe pé àwọn náà kan náà lájẹ́ ń bẹ̀ tó bá ti ẹ má bínú. Ẹ ṣe àdúpẹ́ ìyàwó àdúpẹ́ o. Gbẹ́gbẹ́ bàbá kan ti sọ ńgbà kan wọ́n ní ọmọ àlè ní máa ń fi ọwọ́ òṣìṣẹ́ ṣe àpèjúwe ilé bàbá rẹ̀ kò ṣe síbẹ̀ rárá ọ̀rẹ́ pẹ̀pẹ̀ àmọ́ pé ṣùgbọ́n ọ yẹ kí a ṣe ti àwọn ẹlòmíràn kan dún lórí tiwa ẹ má bínú a ó wà ń bẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ fún wa gbúrẹ̀ ni a ó ṣe lágbára tí olúwa ó dára fún ìyá wa akin ní ọjọ́ tí ò ní o.
2: Gbogbo gbẹ̀gbẹ̀rì tòwo ṣe ọba mọ́mọ́ bàbẹ̀ jẹ́ òun láyé o. Ayé máa wó rẹ̀ wọ́n à ń bá o. Olódò wọ́pọ̀ àmì máa wó rẹ̀ wọ́n à ń bá ìwò. Ọmọ àmì kan ta ọmọ àmì kan rago. Ìwo náà nílẹ̀kùn tó jẹ pé ẹ̀rú wẹ́wẹ́. Ẹ̀rú lálálá yóò yọ sí nísìnyí owó wẹ́wẹ́ owó ńlá. Lọ́ fi délé òní wọlé o.

0: alo ẹ kọlẹ o.
1: alo ẹ kú ètò.
0: adúpẹ́ o bàbá wa.
1: orúkọ mi ni suleiman alasan.
0: suleiman alasan.
1: ẹ yẹru.
0: níbẹ̀ lọ́hùn.
1: ẹ kú ètò.
0: adúpẹ́ ṣeun.
1: kí o gbọ́dọ̀ àbẹ̀kọ́ wáṣà ìṣe ẹ̀kọ́ ọ̀rọ̀ ìkólédá.
0: adúpẹ́ lọ́hùn.
1: wọ́n ní yẹn yẹn fún màmá mi yọ sọ̀rọ̀ ṣe ìdí ni kò sẹ́yìn gbàgbé àkàkú bá yẹn wà lé ètò.
0: Ọ̀dà adúpẹ́.
1: Alhaji Bọ́lá Zakari.
0: Ọ̀dà ẹ ṣeun.
1: Dáhùn gbàgbé Alhaji ni Kolegari Alhaji Naji Mubin.
0: Ọ̀dà ẹ ṣeun.
1: Kí Adamu jẹ́jẹ́ láyé.
0: Ọ̀dà.
1: Fún ayọ̀.
0: Ẹ ṣeun. Adúpẹ́ o, bàbá wa níbẹ̀ lọ́hùn-ún. Ayọ̀ yóò máa jẹ́ tí yóò wẹ̀ bá wa kí gbogbo àwọn tí mo ní ìbàyìn.

0: Alo,
1: Hello.
0: ẹkọlẹ o.
1: Oh, ẹkọlẹ.
0: Ẹkọlẹ o, bàbá wa.
1: Oh, Isifu Dramani ni láti Ìkáwo.
0: Ah, láti Ìkáwo, bàbá wa, Isifu Dramani.
1: Àbí ká gbọ́ ti akọ̀rọ̀, ẹ̀ka ti akọ̀rọ̀ fún aká gbọ́. Ẹ̀dàpọ̀ ẹ̀ka fún aká gbọ́.
0: Àtúkà fún yín, nítúkà, ẹ má bẹ̀rù.
1: Ọ̀dà ẹ̀sùn.
0: Adúpẹ́ o.
1: Ọlọ́run kò fi sẹ́yìn.
0: Àmì, ẹ ṣeun o. A dúpẹ́ fún yín bàbá wa, wọ́n rán sí pé àwọn ọmọ akọ nìyẹn, àwọn ọmọ akọ gẹ́gẹ́ bí ohun tí a sọ ọmọ ní fún àwọn ọmọ akọ. Orúkọ ọ̀jẹ̀ pé ẹ̀ka tún pé àkàgbà ń tọ̀hún ká tó dá wa bàbá wa lóhùn. Alo, ẹ kúrọ̀lẹ́ o.
2: Alo, ẹ sáré o.
0: A dúpẹ́ o.
2: Ẹ wà dáadáa.
0: A dúpẹ́ bàbá wa.
2: Ẹ sì tọ́jú òmìnira ọ̀dá ìlú láti jẹ́ mọ́.
0: Ẹ rí kíni?
2: Ọláyé Èsì ẹ̀kọ́ ètò.
0: Adúpẹ́.
2: Àní mo ní sí àmì ẹ̀gbọ́.
0: Ẹ ṣeun.
2: Mo ní sí gbogbo òní gbọ́ ọmọ òun mi.
0: Adúpẹ́.
2: Mo ti sí gbogbo ọmọ ìlú wa ìyókò lágbàtà yẹn nílé.
0: Adúpẹ́.
2: Àti ọmọ ẹ̀kọ́ dáhùn pátápátá.
0: Ẹ ṣeun bàbá wa.
2: Yóò wá ń pa síbi ní. Ẹsí ètò ẹ̀gbọ́.
0: Adúpẹ́ o bàbá wa.
2: Ilé iṣẹ́ ni.
0: Ọ̀dà Adúpẹ́ inú àdùn gan. Adúpẹ́ ayọ̀ ní fún yóò bàbá wa akinyin pé ẹ̀kọ́ àsìkò wa olúwa pẹ̀lú yóò ọ̀dà ọ̀dà Adúpẹ́ Adúpẹ́ ṣeun. Akinyin bàbá wa láti àdúgbò bàbá Láìlúwì Ṣakin ní àdúgbò ìlọ́hùn-ún kí Ọlọ́run wà pẹ̀lú ní àkókò yìí. Bàbá wa ti wọ́n ṣe Isifu Dramani láti lu Ṣáwù lọ́wọ́ wọn láwọn abẹ́rẹ́ orúkọ àwọn ọmọ akọ mọ́ tún fún yín pé fún àwọn ọmọ akọ orúkọ àkọ́bínìkan ni wọ́n máa ń sábà sọ ní orúkọ àwọn tó kù orúkọ tí ó bá wù wọ́n ni wọ́n máa sọ. Àwọn orúkọ tí ó jẹ́ orúkọ àwọn àkọ́bí a lè sọ tí a bá bí àkọ́bí a lè sọ ní Kòṣùní àbí ká sọ ní Olónìí àbí ká sọ ní Gbàchin àbí ká sọ ní Gbẹ́dùn. Àwọn orúkọ nìyẹn mo ní àwọn ọkùnrin àkọ́bí nìkan ni àwọn orúkọ mẹ́ẹ̀rin wọ̀nyí tí a lè sọ fún àwọn ọmọ akọ lẹ́yìn rẹ̀ tí wọ́n bá bí ọkùnrin ìkejì ẹ̀kẹta kò tún ní orúkọ mìíràn tí a sọ ṣùgbọ́n àwọn orúkọ àkọ́kọ́ orúkọ ilé òun náà ni Kòṣùní. A lè sọ fún àkọ́bí àkọ́kọ́ fún ìdílé kan ìdílé kejì lè sọ Olónìí àkọ́bí nìyẹn ẹnì kẹta lè sọ Gbàchin ẹ̀kẹrin nìyẹn ẹ̀kẹrin lè sọ Gbẹ́dùn fún ẹ̀kẹrin ǹjẹ́ orúkọ àkọ́bí àwọn orúkọ àkọ́bí ti àwọn akọ àkọ́bí nìkan ni wà ní gẹ́gẹ́ bí ètí ètò tí a sọ sùgbọ́n sí ti àwọn obìnrin àkọ́kọ́ ni wẹ̀sẹ̀ tí a bá bí ọmọbìnrin àkọ́kọ́ tí a bá bí èkejì ni òpó ẹ̀kẹta ni àgá àwọn orúkọ àwọn ọmọ akọ nìyẹn. Bàbá wa adúpẹ́ fún mi láti lu Ṣáwù olúwa wà pẹ̀lú ayọ̀ ni fún yín o.

0: bẹ́ẹ̀ ni adára fún ẹnìkan lọ́jọ́ tó ní bàbá wa sùmánù májè ìdẹ̀ ọba ilé iṣu sáwàlẹ́kọ̀ọ́ akin adára fún ìnájọ́ tó ní gẹ́gẹ́ bí ẹ̀mọ́ rẹ̀ ṣe kún jẹ́ ohun rere ni àwọn tí wọ́n ń béèrè àwọn tí wọ́n ń tọrọ àdúrà tí wọ́n ń béèrè pé kí ayọ̀ àti ìtẹ̀síwájú gbogbo ènìyàn ọlọ́run adúró tì ní ọjọ́ tó ń gbogbo ẹ̀ńtẹ́ pé ní àkókò yìí lágbára tó lọ kò ní burúkú ẹnì kankan wá láwọn tí ó lọ olú adúró tì yín ó bàbá bello jafar olúwa wá pẹ̀lú yín bàbá bẹ̀sán ní mọ̀nà ọlọ́run tó bá mọ̀sà akin ìdòwò bẹ́ẹ̀ ni ẹni wa yàwá yakubu nuratu akin nípè bíi ń bẹ suleman alasan níbẹyẹ ọlọrun akin alájogodo ja adúpẹ fún yóò isifu drama láti lu sawulu akin yín ọláìlúwì wíyìn akin ọjọ tòun nítorí pé kódà àwọn èèyàn inú wa dùn tó yẹ pé wọn dúró tì wá lọ́kàn jọ̀kan lágbára tó olúborùn tó ti ní àkókò níbi tẹ́yìn láti fi jẹ́ kí ẹ ṣe ètò yìí láti dá sí ètò náà kò ní tán bẹ́ẹ̀ ṣùgbọ́n ọjọ́ ọ̀la fún àwọn tí wọ́n ń kí àwọn ará ọjọ́ ọ̀la ní àǹfààní ní aago mẹ́sàn-án kan ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tí ẹ bá fẹ́ mọ̀ sọ fún yín pé àwọn báwo ni nọ́mbà wa tí ẹ lè fi pè wá wásáàpù láti fi jẹ́ kí pọ́n méjìlá kẹ sọ orúkọ èèyàn márùn-ún kẹ́ kí wọ́n ìdí kí lẹ fẹ́ kí wọ́n á nítorí pé a ṣe ayẹyẹ a ṣe ìgbéyàwó àbí a ṣe ìkómọ ni àbí a ṣe ìsìnkú tó yẹ pé a fẹ́ kí wọ́n gbogbo nǹkan wọ̀nyí àǹfààní fún ọjọ́ ọ̀la la lè ṣe pọ́n méjìlá tẹ́ ẹ bá pe wásáàpù wa ẹ lè pe 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 tí a bá ti pè é ti wà nìyẹn àbí ààrẹ mú 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 15 0 9 Oguyemi Eketa Ogudare ni ekeri fun awon onsaki awon obirin ko Aikon ati Ogubemi oruko ti a so niyan fun awon gbagi mo so fun pe awon okorin akobi woru ekeji sabi eketa bio ekeri boni eka aruni dimo awon obirin ko a o ri yeba a o ri bone a o ri baki ati buyan fun awon gbagi awon mo ako ati so mo ni ni ti won okorin akobi nikan ni aworuko ma meri won yi gbogbo awon ako je ti won ba bi omo akobi okorin idile meri won le so oruko ototo bayi ka mo pe awon mo akobi niyan akoko ni a le so oruko kosuni be ba wa wu wa a le so ni oloni abi ka so ni gbatin abi ka so ni gbedun fun awon obirin won so wesewu opo ati aga opo wesewu ni akobi eitele ni opo eketa ni aga awa lo lori awon omo nle akoko ni okorin ajin ekeji ni dangbuyangbo awon oruko michi fun awon omo nle ni fun awon obirin oruko ti a le so akobi yebabi ekeji ni chikani eketa ni iyefe ekeri ni idebomi eyi ti se ti awon omo nle awon mo ga nko okorin akoko ayeditan ekeji ni ayerelu ayeleru eketa ni adilu ekeri ni ayedege lori awon obirin ari lebi ni lemino to tele eketa ni lekowo ekeri ni otenloju eka arun ni kamaru tan awon oruko ti ale fun ma idile marun ti ari ni ojo ti ni adupe fun gbo en ti en lo ti wa lagba to ko ni buru fun yi o ku iseju bi marun amefa gbo en ti bo etun ni pe aluri se ni karaka 44 gbogbo àwọn ìdílé tí wọ́n ń dúró tì wá kò ní burú fún ní ọjọ́ tí ó ní ìdílé ogúnrẹ̀mí akínyìn ìdílé atípa ìdílé mọ́dá gbogbo iná kínní ọjọ́ tí ó ní ìdílé olú akínyìn ìdílé egúnṣọlá akínyìn ìdílé agbàtí akínyìn ìdílé kòsòní akínyìn ìpè ẹkọ àsìkò ìdílé bíàwó ìyàwó bíàrò tó bá tẹ̀sí akínyìn ìpè olúwa wá pẹ̀lú yíyó ìdílé egúnṣọlá gbogbo iná kí ìdílé tàchẹ akínyìn ìdílé talótukun bẹ́ẹ̀ kódà ẹ má bínú bàbá wa olú akínyìn ó chàfà gbogbo iná kí ìdílé ajé lọ́lọ́kan ọ̀jọ̀kan akínyìn ìpè ọlọ́run lánàá a wà pẹ̀lú yín kò ní fi sílẹ̀ ní ọjọ́ tí ò ní ayọ̀ ayọ̀ nípa ẹnì kọ̀ọ̀kan wọn ìdílé babalá akínyìn afudá ìdílé balógun akínyìn ìdílé awẹ́lá àbí àtúkí lẹ́ẹ̀kan sí ẹkú oríire bẹ́ẹ̀ sì ni àwọn tí wọ́n wà láti jẹ́ kí nípa ìṣòro àbí ikú ọlọ́run kí ó ti jìnà ohun búburú kò ń ṣẹlẹ̀ sí ọjọ́ tí ò ní ayọ̀ ayọ̀ nípa ẹnì àkókò yìí akinipe eku asiko wa deni on baba wa baba laji yusuf sule papa jun akio pelu dile yin iya ore ya fisu akere kokan yin baba wa yesufu tijani nkra to la pekin o pelu awon idile yin pe olorun abukun yin idile alola akio ile boko akini idile ajobo pataki baba akini ajobo pie to la pekin ajobo make ajobo gabe pelu gugu awon mo ati yawo akien kokan yo chef kati e banko le fibe mo kini ojo tuni pe olorun bukun yin e ko la so ba oni akin guradam aki eriwa baba wa ti won se amasumela pelu dile yin aki o boyan gabe omo eko panbioti aki alola daris baba loyinbo america ti e ba ngo aloka dupe ya buredi ya eric atuki pe eku asiko wa ayo ayo ni fun yin deni brother thomas ti won se meko nla aki o ayo ayo ni fun yin o foganasa aki o zakari kenu aki pe olorun abukun yin alo eko le o
1: kale
0: kale baba
1: I'm not going to be able to do it.
0: Ajo baba wa besan mo no olorun wa wa pelu yo awon eni bi won lati ninu eto won mo gbo ko sele sin pelu dile akin pe ko asiko oku iseju meji ta pelu la re awon akoko yo

Ọlọ́run kìí ṣe láti ọwọ́ ènìyàn fún ẹ̀sán sísan ọlọ́run ni olùgbẹ̀san gbogbo ẹni tó ṣe pé ohun tó ṣe pàtàkì ni pé ẹni tí ó ń ṣe búburú kí ó jáwọ́ kúrò nínú ẹ̀ nítorí pé ọlọ́run kò fẹ́ pé àwa ẹ̀dá kí a tó kù nínú ọ̀nà tí kò yẹ olúwa fẹ́ pé gbogbo àwọn ká jẹ́ ẹni ìtẹ́wọ́gbà ní ọwọ́ rẹ̀ jẹ́ gbogbo àwọn tí yangbọ́ ní ọjọ́ tòní à ń pè wá láti yí padà sí ìwà tí ó tọ́ ká lo ìfẹ́ sí ara wa a rè pé inú ọlọ́run yóò máa dùn sí wa ṣe rámọ kí n pé a dúpẹ́ fún yín fún pé ẹdúró tì wá pé ẹ ṣe àtìlẹyìn fún wa fún ohun tí ẹ ṣe a ó máa lọ ìbùkún ààbò olúwa kí ó máa jẹ tẹnì kọkan wa ǹjẹ ohun dídùn alùpùpù ẹyìn kankan wa àlákàlà ànílà ìpàdébà ó tún dé ojú àlá ní aago mẹsànán àpẹẹrẹ ìṣẹjú mẹẹẹdógún àwòṣetọrọ nìyẹn tẹ bá fẹ ẹ lè pè á tẹ fi ránṣẹ a ó sì máa jíṣẹ yín o ayọ ọlọrun yẹn.